dati ma yuk kipa taga nang la ta kipa ka chi giti nipi na nam ka oos man ka yi ka se ya tiki jila anar wo di jari nam ka oos tini yin api chagi na tenri po se lang dadu chahi so da ta tenri ke mi kanru gu ji se la ani lada ga chiti so jayun ka se la ani te da ba ga ta lada te so di chiti se di la ani na yi tambo yin ta wen chan za yi chani tenri ji sun ba yin na ngāzu tā tōni rāpachī chīyōrī sāy dīrī wā nā tāngyū tsāwā gā nōng lās tēmī rāng kī tsāmbī kī tāngyū kī tsāwā gā nōng lās tēnī mīntā tētā nyo jī nā tēnyū rāng kī rātambī chūnyū lī tāng shēpā tāng yīn tāng yungkūn rāwā tāng nī tāng pēpī rāyāng rāng sāy nī cikki nā chīyōrī tā cīn tēsō tī chīyōrī sāy dīrī tsā yī chāni nāyī jēn rēcīr tī mā sūngi yōrī nāyī jētum rēcīr tī mā sūngi yōrī tēnī tā nāyī jētum mā rēcīr tī sūngi kī cīn tēsō tsāwī yūk tē lā tā cī kāndrā jī tēngi yōrī yī sā nā yēn yāng lār dā lā jī tāng jētum nē tāng dākbō tāng gādrab jēn tāng tī lāng yūk tā nāyī kī cī tēnī tēsō lā tāng jū tsā khurāng gō nō lā gōng kī nāyī tāmbō nī ngō tsī chūngi lī tāng sā nāyī tāmbō tā nāyī jēpā mā rā kī pā tā nāyī rēcīr tī tā tsō mā tā hī tsā wī yū lā Ani lardo tan, haji tan, jedo tan, ta dada gada la soba teso de, ane shi tsungi yori. Tengi teso la, tsim da nilki ti yabayi na, naya tambo hechawi jisi la, yangsha di chari lado de tsungi yori. Kade lado de, kondi heba nangye ji, kod naya tambo ke che tabi, yana naya tambo yinpar tani ki nye somba yina. Ani naya rinze de hechawi jisi la, njusi la, manata gala, ane naya mayimba ke che kebi kasala, ane lado de tingi kasala, ane, ही गिरें यो मारे कते ही ना अनि नंगक जों रबति छालुंग दुआ ता तिनजे यें बा यें आ अनि शतां ग यें ना ता लद ग छेते आ बेना नंका वो द तिनजे पो द चाकी सो ता बको शतां ग मी चांग ग जिसन जु बा चांग नि रे यो को यें ग नै आ तने निंग बा लिस शावा यें ना नै सब बा शेडा यें ना नै गि बा गुचे यें ना नै ng बा जुगु यें ना नै टुबन डेडा ला सो बा वो देसो ग जिस या आ अनि लद ग छेते अनि जुगु यो ता पेजि या ना pe na ta na ye tangpo ki jisun yupa te pe na lo kang ngo zo na ta kang nga ki kang nga ki jisun ngo zhe na lo kang ngo tabi lo kang te ming zhe ming zhang re ko na ye tangpo chadi yor ting ting ti jisun lo kang ngo ta ta wana na ye nipa tabi lan tsui ma ye na kang tun zho na lop zha la wo kang tun zho na lop zha la wo ta ting na lop zha la wo hi bi ka je la te na ye nipa li xia re nro sa kang tun zho zhe na lop zha la wo nro sa ki yel te ting yor wa ti ting la la ki jisun la na wo zhe na lop zha la wo hi bi ka se la nāyī nīmbā kī jīsīn jūpāshī, lādhī kī chēndē. Nāyī sīmbā kī jīsīn jūpā pēnā, sī hē jē nā cīngrī pīsō. Sī hē jē nā cīngrī pīsō. Pēchā kī nā kēchā jīsū yu nā kēchā tā sīk hē pā rē sē nā, o cīngrī pīsō. Cīngrī pīsō hī bī kāsī lā, sān rū sō tū kī cīngrī pī hē jī bā tū dū yā pāshī. Tī nā cīngrī pī, pā sī kī pī lī shē chā gyagyan chi sungpa na pepi che to da gyagyan chi kalo mambo chi sungpa te chay tendere zi na pepi che to loma na na pepi che to rezi pepi che to che to wo dake che to anaro di na che to hibe dake che to te na yiba gyushek chir ta ta yi jizi la anaro zi na che to zi na yiba gyushek njubar ta na yi nga ba njubar pe na woma na bali so woma na bali so di kasi la wama te pafsa ta kani shunwa reyesana, ani bali shunwa reyesana. Tiina bali so hibiga sanar so tega bali baba te. Tiina dila lasa gili hibiga njungu ki chetiga jisala sanar so, lasa gili ina sagi jisala so jane. Wama na bali so tabi, na inga ba njungu ki jisala. Tiina ni nyoga tena daku o tabi ina, na inga chupan redashi. Nyoga tena daku o tena, nyoga tena siri reyesana, daku o, daku reyesana, daku nyoga o tabi. Njawa tenkyo. Tiina kasala kaki kukote na inga chupa, chupa re, na inga chupan redakchi. Ti jisala anar oda. Tini, jia nu porba nangdu oda. Tini nai dingbashi. O jia da kanandu se na porba nangdu oda. Porba nangdu oda, porba nangdu oda jia yoba ten, dugi oda. Tini jisala, taki ji tete nai dambashi. Ti jisala anar oda jina, nai dambaki jisala yang, nanjugu oda. Tini jie dagu chobo oda, nai jeba lan jiba ta. Pa nai jeba nu di kasala, ko teka ka nai tambo li, katini mingu, ngen li jagarwa, jie dagu chobo oda. Tini jisala, ta ndodan dota abu, kaan tar chang, tini lada ga chede naya tambo min kona zangi jisun jupa mayinba tini naya nyingba da naya samba laso ba naya yenba nangi jisun ya anu kun yugu yu reis jinsay de la teni shatan kala koro lada ga chede naya tambo reis tini kye yabayina anu de la toto oski